Ẹ̀wọ̀n Sọ̀dàgbé, ẹ̀wọ̀n èmi ló mi lánàá gbọ̀n ni mi àbẹ̀ fi wọn pọ̀ sọ̀rọ̀ yún dé. Oyin ọ̀nù, oyin oṣù, wọn bẹ̀rẹ̀ bí oyin àgbẹ̀tọ̀, wà ó, anu àbájí, anu àbájí, anu àbájí, anu àbájí. Ó là sí tè náà jíǹde wọ̀là, ọ̀là pọ̀tọ̀ kòkòkòkò, ọ̀là pọ̀tọ̀. Ẹ̀wọ̀n mẹ̀yẹ bùrúkí bẹ̀rẹ̀ ni mi àsìtè, ni mi àjíǹde wọ̀. Ẹ̀mẹ̀yẹ mi àpọ̀ nù lẹ̀ lọ.